0: Tó mi tọ́lẹ̀, mi tó gbénú mi, bó tó gbénú mi kaka. Mi ná tún lọ FM 104.3 àhúrọ́n wẹ̀ kẹ́tẹ́ tọ́pá tán ṣe gbé lọ sí ẹ̀mí le. Ṣé bá ṣe àrìn àwédé o? Ẹ wá ìmẹ́ ẹ̀dùn mọ́ jí ẹ. Mi tó gbénú lókòrókò mi tọ́lẹ̀ bì. Mi mẹ́ ìmẹ́ ló burú kú ọgú tó tọ́lẹ̀ yọ. Mi ṣe é wọn mi á ló tá jí ọ. Ó ṣàṣùrà jù. Mi tó gbénú ébó tó gbénú ébó tó gbénú ètèjì. Bólẹ́ tó gbénú èdè èdèjì tán. Lọ́nà tó ń pọ́n káká. Bóná bá kan. Bóná dọ̀kú tó gbé mi tán ẹ. A bá kan káká bó bá pọ̀. Àwọn ohun ránù sẹ́ tó mi. Bóná xlẹ̀ mi dọ̀ mí jẹ́rẹ̀ lè. Mi ló kọ́ nẹ tè. Ká tó mi tán. Bẹ́ẹ̀ náà chẹ́ nu èrò pẹ̀mẹ́. Mi tó gbénú kàn tó lẹ̀ bí. Bẹ́ẹ̀ lẹ́lẹ̀ tó lẹ̀ ọ mi wọ̀n dé bùa. Lòun mẹ mẹsìmẹ hàn mí wọn ẹ lọ àmẹ mi tó gbé ní ẹ lọ tẹpọn zambia ẹ náà fàchọ ẹ náà mọ àlùkàn hàn dò tán hàn bọ mi tó gbé tán ní tó fò mí káwọn kofido nọvẹjà bàbá sálẹ fìjìnnádì náà ẹ kó asọ́nà tán tó tẹ̀ tán kutu kutu tán mẹ bọ mi lẹ́rọ pé tán tó níwẹ̀ tó fòdò fìjìnnádì ò náà. Mi tó gbé tán ni mi káwọn sọgbà kó itọ́ sí ṣe tó wa. Ó akín kò lọ. Mi náà tó gbénú ẹ lọ mọ́ ẹ lọ́ hàn síná ló pọ́ ẹ wọ̀. Inú yìí rọ̀ mí dà yìí mi ká bàá gbé tán pọ́ pẹ́ dé. Mi náà rọ̀ na flin. Yẹ mẹ́ ọ́. Ló pọ́ gé wẹ̀ yìí rọ̀ mí àṣán bìí dé ọbú dọ̀ kó vivi nù mí ẹ̀ ọ́.
1: Mi ká sọ sí gbé tán
0: léyà. Yowó tó mẹ́ ká fà. Ìta ẹ̀ wọ́n mọ̀ nǹkan tán léyà. Ó sùràjọ yìí ẹ yẹn náà dé dàlí jí ẹsùn bọ ẹ náà dò kọ dẹ tẹ ra mi máa ẹ fà dé mọ dé
1: àmẹ
0: ẹ da ìhun ahun mi tó gbé ní ẹsẹ sẹ tó gbé nú mẹkùnrin tó tó mi rò tán wọn pé kan owó rọ mọ àlẹ ọ mi tó gbé tán nú mi ẹsẹ sẹ tó mi gbọn páàjọ fésibúùkù ọ ó dán wọn kẹtẹ tọpá tán jí ọ mi hẹ ọ mi àrẹ dọ kó sẹ tó mi kàn jí bọ bùnálẹ náà nìyẹn mi ẹsẹ sẹ tó bọ mi hẹ ọ mi náà lẹyìn omi mọtọ èmi kà lẹgbọn. Page Facebook Akongroji sotan jiyo
1: TikTok
0: TikTok bo TikTok Akongroji sotan jiyo mi ale mo mi egbe o o
1: Roland le
0: Roland le wa roku du e bo mi to ku no Roland le bi me ka ji egbe be me ye we lo si yin ale o mi le roku pe to nu do poropo mi ton le bi we lo o mi na dala akonchino Oren la kou santan, do maman mi tan, e non san do. O akwa mi tan fi, beno yon do la kou san Josefi nan dovi, maman gen wè nan yon do. Bo enyi atiye, si asye yo, e sa do mi men fi a hon maman gen nou. Da la konje nou fi tou ilè, poto ren tou ilè, bi se sekman. Aso tou ren lè yo, mi kple, mi poto kan po bi kple. Bọ́dọ̀ lọ àkọ́njínú ọ̀rẹ́nú ọ bọ́dọ̀ mísẹ́ péréte kan sákàrí.
1: Mísẹ́ péréte kan bọ́dọ̀ kú dọ́nù máa gbẹ̀rẹ̀ tọ́wẹ́ bó kálẹ́ bọ́ tó pé nù tóró mi tọ́lẹ̀ mímẹ́ ikoro tóró mi ẹ̀ sánsan ti lọ àkàndé jí lò fìdé fìdé sánsan ti lẹ́yìn mi tó pé nù lò pòròpó mi tọ́lẹ̀ káká ìdílé náà dọ́gbọ́n yé mímẹ́ ìkúrọ́nù ẹ̀kẹ́tẹ̀ tọ́pá tán nù dẹ́pù nù sẹ́ dọ́nù mi sí kàn án mi dó wọn àyín nù kúrọ́nù ẹ̀kẹ́tẹ̀ tọ́pá tán káká bọ̀ sánsan tẹ̀ lé ọ mi nà tẹ́ pọ́n ló bọ̀ nù wà tẹ́mẹtẹ́mẹ́ é mi nà bló yé mi nà sí lẹ́yìn bóná kẹnu déwó lẹ́yìn mi lẹ́ tó pé da kó nù mímẹ́ yé nù lẹ́ fọ́ yọ́lọ́ mi bóná lẹ́ fọ́ kẹnu tó gbé mi tán mẹ́lẹ́ yọ mi lẹ́ fọ́ tó gbé nù kúròpó mẹ́ bí sé tán bọ́lọ́ mi tẹ́ mi kú lẹ́ fọ́ sẹ́bọ̀ tẹ́ kàn sánsan ni.
0: Mi sẹ́gbọ́n tẹ kàn àkúrúnà pẹ̀lú tọ́ mẹ́fọ́á máa wà já lọ́nà mẹ́fọ́á ẹ wẹ̀ san bọ̀ rọpòrọpò mi tán ẹ fọ́n sánsan ti máa fọ́ mi tán pò kọ́ mi máa wọ̀n péré bọ́gàn kézé ọmọ ẹ máa sọ́tọ̀ àlọ́mẹ́nu máa wà já lọ́nà o mi mẹ́ra sánsan jí mi mẹ́ra òpépè mi mẹ́ra nípọ́ndé mi àlọ́pàdé ọ́ bí fẹ́ ṣèbìtà àlọ́mẹ́nu máa wà já lọ́nà bọ́nú. Òjòrò tán níyìn wíwá nǹkan fúnni tó mi tọ́lẹ̀ rọ ò mẹ́fífẹ́ náà mi tàn ò kan yọrọ tó da kórópó yìí mẹ́ mẹ́kó nù kan tán ìnú yọrọ okoɖo wɛ kɛtɛ tɔkpatɔn kristian karena ena sɔ edo tɛtɔ kutukutu tɔn mɛ egbe ŋun ɖokoɖokpo mitɔn lɛ misɔ o nitɔn matitɔ ene tɔn to yehwe xixa mitɔn lɛ mɛ ɖo gawo mɛ diɔ ena bla misa do tsi tɔn bla sɔ edo tɛtɔ kutukutu tɔn mɛ ɖe kpoɖo alɔ ɖo akɔndzi nu asitɔn kpoɖo vitɔn lɛ kpa.

0: kuna ba o e wa se bondo a do kweto egbe yo ana yi kanin to gaji amo a do kho kha ya me yo e do pode u e no pode u ta
1: o me bi no to kan awi ya ya din yo gbetoro ro yege awi ya mi go fi ano yi wa no awi ya no ano yi wa no awi ya bro ama kai wa kanin e ti aka yi wa na
0: e bi ya kuna ba hoton ho
1: me le ti no ba hoton te bo a e tu on da gbe a we so ye tu ando mere de ya wi ro kho me ni ajaka utu je run ya ya
0: ajaka
2: ajaka supo
1: ho ajaka utu run ya
0: atasho se be sha wa indi ho me atasho ajaka do te eh ya wi yo ajaka we
2: ajaka we
0: ajaka we e so tun de bu se
2: ajaka la go si ho me wa
0: eh ne mere le ka ti ho mo mere le nu amo yo vu le bonu amo awi ton le le ye ko ikuno mla yin
2: kanji
0: bo ye do sa iton nu ye bodo kho iton nu ye ondudu ka iton ya no fi ye no po
2: e ka do mo do fi de le do bene fi de sume na
0: e me de le do
2: e abio ko iton gbogbo mo chuku iton sin ni no
0: me
2: o e o chuku na jo bo kho e me
0: no no
2: e ye ze ndudu bo nu do chuku sin ndudu we o and that thing ba we
0: mo we
2: e no wuri bo na kaka bo gan we me jo na ze do nle bi e no klo bi bo
0: Eno toju
2: ta mo do fi dile ye tun
0: e te tun no era le won yin choku wa e te tun e ni be ro ko gbe bo ajo to choru e po wo ko bi se se fo e do choku e no toju choku e boko no do toto e no wa so e ne le o ye do yen itan le bo no to na bo do amasin itan le lo wo nunu ba na toju ablo mo ara de ji de o awon mo ro o beneto be fi e no se ko ro po do te kwe do po me e do asan do po bo chuku e yi chuku boro sadi egbon aliji enele e o de po ti me da yo ana mo pon aliji bo suku no e gbe ti so do mo a e do wuli bi e ya ka de bo nu chuku do ne na do siyan trolo hun mi toto we do e do asan de bo e no do pon na en chuku asan we do tuton asan wa tuton an e no ton e ka yin do e wa nle do mere wo trolo do to kwe aje do to kwe e ton enele o ye de tun le yin wa so ye ton le gbe ihun ko le mu ton e no de chuku pon poro he chuku pon do kwe gbe ha no wuri bo na tata jina
1: na ru ko run na do nu me chire turu mi tole mi na TikTok si mi ale ro da gbe ro chuku me oni mi do nu yi ni tu akara ho chuku eni yon le o akuna ko do fitiri nesin kwe
0: ene
1: amado ama ise o
0: ene
1: lo we ni o dagbe wa nu wewe o mo ti o ya ma na do itan a bo pe to si wa ba si aha mi
0: ene
1: o nu e no ro rajo e no hu me we
0: ene
1: a si aro dagbe na wa nu ho we de we bo le a hu me a
0: eho
1: nu ama tun do mi do fitiri nesin kwe a mai chuku o
0: na toju wa o
1: bo na toju a mai chuku o ko mi lo kho se
0: ma de o e ma na we lo
1: se yin na bele di de conseil mi azon lo ponu mi ma lo possibilité bona klachu ko la veteri nego bona suivre hier mi ma kho lo mi si le aze kwa mi to ho kuna
0: e wo so bo mi lo di do do chobo e na yin kan ni ene le o eni do kwe me tongbe bo wuli bona lo bo toju e do kho kha ya me o ene o kwe kan ni ene we ya wi o ene o me keke tun do mi je e yi kaka e na wa kho ton me awon e pon kwata kwata iro do to
1: na ru ko ru
0: a se ko da gbe video a ja ho eyo a ja tin pe mi
3: o do mi le bi e so pe ko na fi se ali ko lo ko de ba e so pe se ta ti an lo ko de ba so pe na ru ko lo so ko de ba so pe
1: na che mi
3: ko ko si a pa ko yo yan lo ko to
0: e na che nu e wa so mando pe itan ba ba ama isa gbon ye gbo mi se gbe ton fuye kuye n te wa de no e
1: do ko mi
0: so mi
3: o e lo jide ali gbon jide tamen ton de kan ni ron yo me le fu ti ko de wu no bo e de yan tun lo e an bo to che ma ko ke de video me yo o e on ya ya ni be po fu tun nu ron a je fu tu de ali ko kro nu e ko ati mu e bọnu aradi yo na mo kokoro die edinu e ti apawe ere mo kokoro fi ti yo aradi ni bia me kokoro kon ti e we ran pon mo tun fi na bi na che ko e ran tun kokoro ti e ti ku o a si ki lo le ani bo di ja lo ba ti lo mo e gbo ndi ti bo la ri ton
0: ah
3: ere
1: Tataji na nyon chacha ngame. Sok bo abon mame nuna duko nu.
2: Eme.
0: Bosaje no nome.
1: Ah, iwe vo.
3: Bosaje no nono tokwa ala yi.
0: Ah.
3: Ati bwe ati mami.
0: Ah, ati mba do toji ganyi.
3: Ojo gwe nu akanko si nga mwa binu mi.
0: Eh, yo si si ewe.
3: Ojitaye wo siga.
0: Eh, he he. Asada pa ho dia me.
3: E o poko do ndo kan dia me wa ku to do.
0: E jere izade. Izade.
2: Donu me de fuero kan we.
1: Mi da ru ne le de fi a.
3: Hello.
2: Hello.
3: Bonjour.
2: Let me phone bon.
3: Mi
2: fon da gbe.
3: Bonjour mama.
0: Let me phone bon we.
3: Ku kan ji.
0: Eyan.
3: Beatrice.
0: Ah, si ka jeun.
3: Eyo. Oko mi do. Oko tara wa re.
0: Ah, ite kora.
3: Kali bi eyo no.
0: Kali bi eyo.
3: Mi ni a wi le go. Bo ti gro ta wo ni onu. Pa nu ya ki me maru iwa we. A wi onu wa le pe pe mi do ka ta dro to.
0: Abon.
1: Mi ho le se
3: la. Do to ko ko mo. Be do a pa ni to ki me le no pa sa yi.
0: Kali tanda.
3: Tante, de quoi?
4: láyìn tani ọ tani pèpè nù ẹ.
0: kéne
4: ẹ wọ.
0: mẹ́rin kó lẹ́ wá kan nú bọ̀ mi náà yìí.
2: dọ́ọ̀nù mẹ́rin kan nù.
3: ó dọ́ọ̀nù àgbàsá bà wá.
2: lẹ́mìíkà fún wọn.
3: mẹ́rin ó já góòlù fíjú sẹ́gun ẹ̀sùn.
0: fíjú lọ sẹ́.
2: mẹ́rin afọ àkìsù rí ẹ.
3: arò gbẹ̀wò ló kó tìyàn ẹ. ó nà ní mí fún wọn.
0: mí fún kanji.
3: dada dina lo.
1: yí gbẹnu mi mi káàbọ.
3: yóò gbẹnu kẹta mi kúdà àṣọ mi tán.
1: ooo àṣọ yẹn kúrò.
3: wọn dídí ẹgbẹ sẹdọ àárẹ.
0: ẹ lọ sí ṣe wẹ ẹ lọ tó yí.
3: yóò gbẹ ṣiṣẹ ibo tó gbẹnu kẹta.
0: ẹnẹ.
3: mi ló kan ni kódọ̀ ẹ̀. kan ni inú fẹ́mẹ̀délẹ́mẹ̀.
0: inú fẹ́mẹ̀délẹ́ ńdọ̀bọ̀ntì.
3: inú fẹ́mẹ̀délẹ́ tó yẹ kún tó ń délẹ̀ wúlò gbẹ̀gán tì mẹ́. àwí ìfilẹ̀ jọ ń dún àwí ibodò kò kúrò dà yìí. ó ní àwùyọ ṣe kẹkẹ ti fi gbèrè ọ ló mọ ìtura mẹsán tó kéde gbèrè ọ kàn ká wá gàn sí.
0: mọwẹ.
3: pọnà zédo kẹkẹ ọjí gbèrò pé káàsó kún bá àwí náà kún ń bẹ kó.
0: a eyi bi.
3: eyi bi.
0: eyi mẹ́ẹ̀na mẹ́ẹ̀na xẹ́kàwé lẹ́wọ́ xẹ́kàwé yá.
3: máwó kẹrẹ. n lè dèwì gan n ló ń dúró yẹn pé pẹ̀lú dùnú pọ̀ mí lọ́nà pọ̀pọ̀ ẹ lẹ́sẹ̀ gbé tẹ̀lé ọ ẹ ò wẹ̀sùn ẹ̀. nítorí kọ́kọ́ ta yẹn pé pẹ̀lú ọ̀nà fún ẹ gbèrò pé wọ́n á pọ̀ mọ́ ẹ kúkú tán lò kọ́lé sẹ́nu ló kọ́ mẹ́rẹ́ mẹ́. ẹyin dọ̀ ẹyí filẹ̀ kéze àrẹ kéze wọn á bọ̀ àmọ́ kúkú tán bọ́n sọ́bù ìdì. àtọ̀ngọ́ lọ mọ̀ pọ̀n ẹyẹ hàn yìí bọ́lú ká tí ọmọ ẹyẹ náà pọ́n bíbọn hàn dídò ẹyẹ náà pọ́n mọ̀ dó. gbẹgbẹ ohun àwùyẹ náà bò hù bó ṣe ń gbélé ọ gbẹ̀nẹ́gbẹ̀ ńdó kẹ́ tọ́nà bí lẹ́lò káfí ọ gbọ́n lọ ẹ ẹyẹ ń kó tún.
0: n kàn fún bí
3: ẹ. fẹ́ẹ́ fẹ́ẹ́ wá sí lọ kó sì ń yàn àwùyẹ ohun kó sì ń tukú o. kàn ní ilẹ̀ ẹzẹ́ mi ló gbẹ ṣe bẹ̀. mẹ́kàn ni wọ́n gbẹ tọ́dúrándó kò kúrò yàyà. lókùgbè fọ́sí. dọ̀mí wọn lọ jẹ́ kọ́kẹ́ yàtọ̀ kúrò dó fúlọ́wà o. sínú ló tẹ̀mẹ̀ wẹ̀ di ọ. e tẹ n kpo kelen de àdúgbò tí kò kúrò wò dédé mẹ. e nu àwọn ẹnìyàn gan. e nu àwọn ẹnìyàn gan lò fi de lẹ. n bẹtọ kójọ kó lọ ìtura dina le. pọmẹrù kókó vèkì káàtàn gbọn alọ tán ló kúrò kó di. ní mo ń gbẹmẹ bẹtọ ló wà ló kàn mí. kí ni màá de awẹ sún mi lóò mẹnà bro ẹ.
0: ẹ
3: náà tiẹ nínú tó gbé mẹ bí.
0: ẹ náà tiẹ nu ẹ mẹrẹ fún akisu tó gbé mẹ tiẹ lò fi jọ sẹbolo o tó dó mi wẹlẹ.
1: nílò àdójúró bọ kánìyàn jẹ àná yìí. ànàtúndọ̀ ń pẹ́ ẹyin tán èmi àsọjọ ni àkàtọ̀ ń pẹ́ ẹyin tán ẹni rẹ́fẹ́ òun mi ò máa ikán o à ń ṣe pẹ́ àmọ́ máa ka ikán o ló èkó lẹ́dọ̀rọ̀ mi dìrọ̀ kánìyàn mẹ̀bí tán ẹ̀ ń kálẹ̀ fọ́ ẹ̀ mẹ̀bí tán o
0: mẹ̀bí tán
1: mẹ̀ nù yí mẹ̀rẹ̀ ń dàgbé dé mẹ́wọ́n etí mẹ́nu mi rẹ̀ mí dẹ́ẹ́dẹ́ ló gbìdì dàgbéró kánìyàn mẹ́wọ́n ní ìhokòkòrò nàró kòkòrò bẹsẹ dún ẹ kábàá náà xe tó.
0: wọ́ọ̀ gọ́ ọ.
1: wọ́ọ̀ gọ́ ọ. inú pèlè sàn. inú pèlè ganji lọ alọ yẹn tán. eka yín lọ ń dún òun dè àmọ́ nífẹ̀ kọ́ ó ti ta. ń dàgbé ẹ ló tají ọ tukú hó ẹ̀mí dọ̀ ẹ gbèdé. dàgbé ẹ ló tukú mẹ́ ọ tukú rà pàtó yọ inú sè wọ́n inú sè wọ́n tó zọ̀ ń dé ònà jẹ́wọ́ inú tún ní àdó nínú ọmọ gbẹrù yìí ẹgbọn lé o ẹnu ṣèlú bọ ní ìdọ ẹdọ nù ọlẹ bló ẹ ọ ẹdọ kiri má sì tán ọlẹ bló ẹ ọ nù àpọn nù ẹdọ ẹdí ọ àná tún mọ ẹ kánú ẹfọ mọ ń tà sẹtọ fìdí gbẹtọ débùdó àìkú máa jí fi àdàvọ máàwù gbẹtọ débùdó àìkú máa jí fi ẹ sì mọ ń sọ tukú à fi mọ ń jẹ ẹ sí ẹ fún ẹdẹ ẹdọ nù ọlẹ wà ọ ẹ ọ mi nà sí àìmí tán ló ti rẹ tẹ dọ tukú lọ tẹ dọ kànlẹ lọ kàdé mi nà pọn kànlẹ mi tán lẹ ọ nùdẹ náà gbò mí jẹ dẹ hàn kàkà ti gan náà họ ọ ọ mi nà ọmọ rọ lélẹ ọ èrò lè nà tí ọ mi kàn náà ti tẹ dẹ o wọn ènìyàn èrò mọ ọnà fi jẹ kó edo tó yẹ náà nọ kàn jì ìka abúlé ènìyàn lẹ bìbò ọdọ nínú ọmọ ènìyàn lẹ ọ nù ẹ yé dẹ kó kàn ha ọ nù ẹ má sọ yìí sọ yìí à lórí náà zọ bọ èdè sọ ìnú ayì máa wọ ọmọ ìnú kú wẹ̀ndé ìka kú ọ nú ẹ̀ má ka kú àbó ká gbẹ fi ọ àyín gbẹ tọ́ bàdó kàn lè mọ̀lẹ́ àdùnàdún flowa àbí àdùnàdún àti ló wẹ̀ndé ìhó kan hà nù ẹni rẹ ọ ìnú ayì jónú ndé ìnú ayì jónú ndé hun àti lòfin nẹ kàbí sìn ẹ yẹn mọ̀ sí pẹ̀lú bó kú ọ èdè sọ ìnú jẹ kàn jí náà dúkọ nù náà náà ló kàn jẹ 01 97 45 46 47. ma ra nturu mi ton re an chenu yi do yi sande
0: tatanji nana lo canton o o o ke ke tin bo podo ehe na time bo eko yiro tatanji na ene na time ni ye to kan le ho wu e ne ho biwe o me me na si ya le na si ya o me ko de le tun do mi chele ta ta me o nu ado ko to ohun e na yin kan le de bo hun bo yin kan le e yin to ba si yin o jeyin ji bo pon dagbe na de me
2: dagbe de me de su ti tin pe ene tata ji na khanu do propo o mi ton le tin e ka yo dile ile bo dogbon edo na le bo uri bo na do to to ton le sin a li ho yen vi to na ko do bo ni na le po ene de su lo mo le yin no pataki devo mi na to pe nu mi kaka do mi ku do toro mo ku do
0: e ma ho kan ni pe to ho ko po mo do e do a cho to yan o do ko pe o e o e ho kan ni yo bo ja yin kan ni yo no toju kan ni
2: e toju kan ni e